0: tẹ́lẹ̀ tí ń gbàdúrà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ oṣù eléyà pé o in Jesus name ẹgbẹ́ ẹsẹ̀ kàrún síwájú wá náwó yẹn sókè wá ní bàbá gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí ẹ rí mi gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí ẹ wà mí wá gbogbo ẹ̀yin aláàánú mi nínú oṣù yìí ẹ pàdé mi lójú ọ̀nà èmi àti yín ọjọ́ fojú kojú ẹ rú mi tó ń bẹ lọ́wọ́ yín ẹ jùúlẹ̀ fún mi in Jesus name gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bó ṣe fẹnu wí mo fi àṣẹ àti májẹ̀mú ọlọ́run sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé aláàánú àtolóore rẹ ti ń bẹ nínú oṣù kẹwàá kí wọ́n bẹ̀rẹ̀ sí wá lórúkọ Jésù aláàánú rẹ wà nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá ẹ kígbe mo ti wọ oṣù kẹwàá olóore mi á wá in Jesus name thank you father for in Jesus name we have prayed ago mẹ́fà àbọ̀ ni màá bọ́ sórí Facebook ago mẹ́fà àbọ̀ ni màá bọ́ sórí TikTok ago mẹ́fà àbọ̀ yìí náà ni màá bọ́ sórí YouTube gbogbo bí tẹ́ ẹ bá ti ń láǹfààní àti gbọ́ mi ẹ̀yin àyànfẹ́ ẹ jẹ́ ń ṣíde báyìí ẹ bá ń pè bàbá yìí kí wọ́n wá bá wa kí wọ́n kọ́kọ́ gba mic.
1: Hello, bàbá mi ẹ káàárọ̀ orúkọ mi ni Oyèrèdè Adeleke oyin ọlọ́run lógo fún ìyanu tó ṣẹlẹ̀ nínú ayé mi ògbé ọlọ́run ga fún ẹ̀kọ́ tó yè kooro ètò yí ayé ènìyàn padà nínú ètò yín olúwa yóò máa sọ agbára yín di ọ̀tún olúwa yóò máa tẹ̀yìn síwájú mo ní ẹ̀rí tó pọ̀ rẹpẹtẹ àkọ́kọ́ ẹni ká lọ ra ilẹ̀ òdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run pèsè ilẹ̀ tó pọ̀ rẹpẹtẹ fún ìdílé mi ohun kejì òní pé àwọn ọmọ mi méjì wọn kẹ́kọ̀ọ́ jáde àwọn méjèèjì sì ríṣẹ́ ọlọ́run sì ń wá pẹ̀lú wọn lẹ́nu iṣẹ́ náà ẹ̀rí kẹta òní pé ọlọ́run ra ọkọ̀ tuntun fún ìdílé mi àgbé ọlọ́run ga fún ìyanu ètí ọlọ́run ṣe nínú ayé wa láti pàṣẹ ẹ̀kọ́ ìta ń rí láti ọ̀dọ̀ yín ọlọ́run yóò máa tẹ̀yìn síwájú mo kí máma ọlọ́run yóò máa sọ agbára yín di ọ̀tún a ó jọ jogún ìjọba ọlọ́run ni lórúkọ jésù olúwa wa ó dàbọ̀ ná bye bye.